0: Mohammed ni àmọ́ àmọ́ visitor visitor ẹ ọ̀wà yín náà nídọ̀ ni àyín àtúpà sí kú ọ wà ní náà rò tẹ́ńtì tán akáyín sò ní bá tẹ ọkùn wà ní náà nọ́ tó èrò pò jàwé nẹ̀
1: Wọ́n á lè ho jáwé.
0: Ẹ ra lè ho jàwé
1: Ah,
0: tàn.
1: yẹn nínú yàwó mọ bá nínú yàwó mọ tìṣítà tìṣítà ọmọ ẹ náà jìnnà.
0: Mo ti fi tẹ́ di fi tọ́.
1: Bá nínú yàwó mọ.
0: Ó fẹ́rọ̀ ọ̀hún ẹ̀dọ́ àdìlú ẹ̀wà àdìlú ọdún tẹ́ ṣe ọ ẹ̀là yan ọmọ náà ìlú kọ̀. Mo mọ ti fi tẹ́ di fi tọ́ nẹ. Ẹ ká dọ́jú mi dé dọ́jú yẹn ni èmi mọ̀ náà fi èmi tàn ikú ọ ẹ̀dọ̀. Náà fi tàn ikú ọ ẹ̀fẹ́ ọ̀gbìnrin. Nú ìná dọ̀ mẹ kókó hóró fún ẹ̀kún ẹ̀dọ̀ sóró. Mo fẹ́rọ̀ mi ká kú ọ kú wa. Mo kú ọ èrò kúrò tó mọ́lẹ̀ kúrò kókó ẹ tẹ̀gbẹ́.
1: Gànjì gànjì gànjì ló dọ́ rí ni.
0: Mo kú ọ èrò tán mọ́lẹ̀ ló kàn lé hó ẹ. Èrò nàyọ̀ sí kàn lé hó ẹ. Nàdọ́ nà bí lẹ́dọ̀. Egbe kan tó mọ̀ ní àyè mẹ́rin kẹ́ńdọ̀ ní egbe kan tán.
1: Èèyàn èèyàn.
2: Zero
1: un. 97 85 86 47
2: tu pas demi couleur mon adresse de téléphone numéro WhatsApp c'est comme ça numéro demi couleur ni mon adresse bonjour machine ni dagoti
1: eyo e kana terminé sous na jina na terminé
0: na terminé ni tole na terminé dagoti ga na terminé la salle la wede wa binu
1: eyo mini bo so do gan dete me wo na jiro e yi san de bonu lo pe yo e tempon lo pe me ro o me no tento bonu e da do kosin kosin alo kan ne me kosin e ken do nu kanji alo kan wa yi 01 mo we tan tan tan
0: bonu mini timetrole
1: eyo eyo eyo era chen mi kaka e yi san le